Gbogbo àwọn ọlọ́jà ní ọjọ́ ìtẹ̀ní, ọjọ́ ìní ti ń sọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kejìlá nínú oṣù karùn-ún ọdún ta mọ̀ sí oṣù èbìbí ọdún 2024. Mo kí n pé ẹ kú dédé wò yìí, ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn. Láò sì wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ilé ńlá ta mọ̀ sí Fraternité tó wá sálàyé lórí òjò ńlá tó rọ̀ nílùú Kútọnu pẹ̀lú àwọn agbègbè ní ojúmọ́ kẹfà oṣù Igbe ta wá. Wọ́n ní ìtumọ̀ ọ̀kan lára àwọn ọmọwé pàtàkì Dr. wa àwọn jùlọ tí a mọ̀ sí Evan.

ẹsùn ẹ̀ka sàn gbogbo ẹ̀ tí ẹ̀ ń gbọ́ wa lórí ètò ní ọjọ́ ìtẹ̀ní ọjọ́ ìní ti ń ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kejìlá inú oṣù karùn ọdún tamọ̀ sí oṣù ìbìbí ọdún ẹgbà ò lé mẹ́rìndínlọ́gbọ̀n mú kí n pé ẹkú dédé wò yìí ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mẹ́ta ti kun ìṣẹ́jú mẹ́rìnlá ní ojúlé sẹ́wà ọmọ yín àbúrò yìí tí a mọ̀ sí michelle dosùnmù nírúkọ mi arákùnrin wa tí a mọ̀ sí agbọ́làkà jẹ́ castro àwọn ni wọ́n bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn èrò mi ló kàn èyí tí mo láǹfààní láti fi tó wa ní etí ní àṣà ìtọ́jọ́ ìtìní ní àwọn wọ̀nyí jẹ́ àfin ilé ìdájọ́ ńlá tí a mọ̀ sí create jẹ́ ìdájọ́ fún ẹni wa àwọn ìlú tí ń ṣe aṣòfin àwọn ẹgbẹ́ òṣèlú tí a mọ̀ sí democrats wọ́n ṣe ìdájọ́ fún a ó ṣàlàyé nípa rẹ̀ ẹbẹ́ ni àwọn ọmọ ẹgbẹ́ owó ẹyọ tí a mọ̀ sí fcb wọ́n jáde láti jẹ́ kí wọ́n ní àwọn fẹ́ tẹ̀lé ìjọba orí àlééfà a ó tún ṣàlàyé nípa ohun yìí ẹ̀rọ nípa kẹ́mi sèbá nílùú nílẹ̀ afridiṣid jẹ́ a ó tún ṣàlàyé nípa rẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n dá lẹ́bi ní orílẹ̀-èdè benin bí àjọ tí a mọ̀ sí ahmed tó mójútó àwọn ogun òyìnbó jẹ́ ó kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun tí a fi ń bóra a ó wá tún ṣàlàyé nínú ohun yìí jẹ́ àwọn ìlànà àwọn ìròyìn tá a fẹ́ lọ nípa rẹ̀ ní àwọn wọ̀nyí ẹ bá wa lọ ó ti yá o mo kí n lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ sí ní ẹ̀sìn kábọ̀ tíbi àkàsí àwọn ìròyìn tọjọ́ ti ìní jẹ́ ní àsìkò yìí ààfin ilé ìdájọ́ ńlá ètí a mọ̀ sí create ṣe ìdájọ́ fún aṣòfin tí a mọ̀ sí bùkẹ́ sùmẹ́là sùnà tó jẹ́ aṣòfin àtijọ́ ti ẹgbẹ́ òṣèlú tí a mọ̀ sí ilẹ̀ democrats jẹ́ àní simon lórí ìṣẹ̀lẹ̀ ńlá tó ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ dojú orí àlééfà run ní orílẹ̀-èdè wa tí wọ́n fi yẹ̀ ẹ́ jẹ́ ní arákùnrin gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ aṣòfin yìí jẹ́ nínú ìwé kan tí ó kọ ní ọdún ni yìí ní èyí tó mú lọ ní ilé àwọn adájọ́ ibi tí ó gbé ṣe àlàyé ẹnu rẹ̀ ṣùgbọ́n kò dá àwọn tí wọ́n ṣe àwọn adájọ́ lójú ó ní ìwé yìí tí òun kọ ní ìpòmìnira ni òun fẹ́ fi ránṣẹ́ lọ kì í ṣe láti fún ohun yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ní kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ jẹ́ ó lòdì sí òfin gẹ́gẹ́ bí ohun tí ó kọ jẹ́ níwájú àwọn adájọ́ gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ ní àsìkò yìí jẹ́ wọ́n dá lẹ́jọ́ tí yóò gbé ní ilé ẹ̀wọ̀n fún ọdún márùn-ún gbáko tí yóò san owó bí ẹgbẹ̀rún àpò lọ́nà mẹ́wàá owó lẹ́ fa ṣe dín mílíọ̀nù fan ni ẹni wọ̀n gbọ́dọ̀ tí a mọ̀ sí bùkẹ́ sùmáìlà sùnà tó jẹ́ aṣòfin àtijọ́ ti ẹgbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò tá a mọ̀ sí democrats ó ní láti san kí ó sì gbé nínú ilé ẹ̀wọ̀n fún ọdún márùn-ún nínú ìtẹ̀síwájú wa ní ọjọ́ àbámẹ́ta tó kọjá ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú owó ẹyọ wọ́n jáde tí wọ́n fi ara wọn hàn ní gbangba pé àwọn fẹ́ láti jẹ́ kí àwọn rọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú orí àlééfà jẹ́ léyìí wọ́n yóò jẹ́ òdodo ní ojúmọ́ kẹrìnlélógún oṣù èyí tí a wà oṣù karùn-ún tá a wà yìí nígbà tí a ó fi ẹni ọ̀wọ́n jùlọ tí ń ṣe ààrẹ olódùwà jókòó ní ọjọ́ náà pàápàá ni wọ́n rọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú orí àlééfà nínú àwọn àlàyé yìí ni a sì wárí ọ̀kan láàrin àwọn ọmọwé nípa ètò òṣèlú matthew ajana jẹ́ ní òun ṣe lálàyé ní àsìkò yìí pé ẹgbẹ́ òṣèlú alátakò kì í ṣe ẹgbẹ́ lásán ẹgbẹ́ ńlá ni ẹgbẹ́ yìí jẹ́ ní orílẹ̀-èdè kan jẹ́ òun ló jẹ́ ẹgbẹ́ kan tó ń gbọ́rọ̀ àwọn tí wọn ò lè sọ̀rọ̀ tó ń gbà sọ jẹ́ gẹ́gẹ́ bí àwọn ètò láti ìgbà pípẹ́ láti ẹ̀ ti ń rí ohun ìní orílẹ̀-èdè obìnrin gẹ́gẹ́ bí àlàyé tó ń ṣe tí àwọn ẹgbẹ́ mìíràn wọ́n ń fi àwọn ẹgbẹ́ wọ́n ń kó tí wọ́n lọ ń bá ẹgbẹ́ òṣèlú orí àlééfà bẹ́ẹ̀ lọ jẹ́ eléyìí kò tẹ̀ ja kò jọ jẹ́ ìyàlẹ́nu fún òun jẹ́ gẹ́gẹ́ bí àwọn ètò ẹgbẹ́ òṣèlú tí a mọ̀ sí fcb yìí nígbà kan tí wọ́n ti ń fi gẹ́gẹ́ bíi pé ààbọ̀ ẹgbẹ́ òṣèlú alátakò ló jẹ́ lọ́lẹ́dẹ̀ wa jẹ́ gẹ́gẹ́ bí ohun tí arákùnrin tá a mọ̀ sí matthew ajana ṣe fi tó a ní etí jẹ́ nínú ìtẹ̀síwájú àwa bíi eléré èyí tó jẹ́ ẹgbẹ́ òṣèlú alátakò tá a ń pè nílẹ̀ democrat àwọn náà jẹ́ ó ní àwọn nìkan ni wọ́n kùn gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú gidigidi tó jẹ́ alátakò lọ́lẹ́dẹ̀ jẹ́ àwọn yóò sì tẹ̀síwájú nínú iṣẹ́ wọn tó jẹ́ alága wọn ni ẹni tí ń ṣe níròyìn wá jáde gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ látẹnu àwọn wọ̀nyí arákùnrin tí a mọ̀ sí matthew ajana tó fi tọ́ a ní etí gẹ́gẹ́ bí àwọn ètò nínú ìtẹ̀síwájú wa ẹni ṣẹ̀mọ̀ láti ìgbà mi ló kan lọ ni
anyone won julo ti amo si kemi se ba ti o fe da lo de afidi si koja lo ni ile awa lawo funfun ti won fi mu lori esun kan ti won fi sun pe o sai sise kan ti lo de bene ti nwa je won ni ki won da pada wa ni lo de wa ki won se dajo re sugbon fi de asiko yi won ti da pada ti won gba ne ni won mu dani ni ile won je ni ojumo kokola ojo anan won le lati se dajo re epo wa boro je won ba sun lo ni ojumo kokola di ni ogun osu eyi ti se osu bibita wa yi je ni won se dajo eni won mi o ta mo si kemi se ba ti ile je on kan to je pe o tun lagbara si tori pe won ti bere ki won se dande fun ni to nwere ki won to se awon to tese lori wa awon iwadi to kun sugbon gege mo tari gbo won le ni ojumo kokan di ni ogun osu karodon ti awa yi won le ti se dajo mu ni ile afidi sid to ninu tese waju wa je ni ojo ala tin se ojo aje ni won da arabi ti se okan lare awon niroyin angela peja won da lejo ti won se dajo re ni afile dajo lata mo secret ti won se odun meji wa ko ni ile ewon lori ohun ti o se gege bi ebi re ninu itesoju kan na je odo kan ilu paraku mi ni ojule idajo lati ilu paraku ni odo kan won fun ni won ni jebi o jebi ti o gbe ni ilemu fun odun ogun kini ti ohun ti odo na se je baba nla re na ni o ba wi fun ese dede kan pe ohun to se yi o da je inu wa bi o bi odo yi leyin ba ti baba nla re baba re o wa lo joko lori antare je wa bi pe oyo obe to lo gu oyin to ohun to se wa gu pa baba nla yen fi je oluwa ni pe je awujo nla ti awon gbe ti awon alase ijoba won ni bi o se nigba yi eni ije nikan ti won gboro fun ni ebi gidigidi ti won fun ni odo ogun ti o fi gbe ni lewon gba ko gege bi ohun ti ari gbo ninu awon eto yi idajo iwaye ni ilu paraku ni ojo ana ti se ojo aje okan na to waye ni ojo ana ti won fi se idajo fun okan lare awon ti won lo imo awon ti won lo awon kanu ta npe ni mi ni to lo bi odun meji le ni ogun lo ni je o fe dashigi lara odobirin kekere kan tin lo bi odun merila baba odobirin ni ki o mu ranu fun ohun ko gba ni re ko ma lo ni ojule ko fun tesiwaju re ni je arabi kekere yi tun se odun merila yi o ma nse gbogbo awon to je ise ile kekeke fun eni wa won julo ti se aloka yi onimo ta mo si mi ni je ohun wa gboju oke ori pe odo kekere oye ki o ma fe ni tohun jo o nipa idamu lolokan ojo kan lo nda odo bire la mo ko a fun ni asiko je arabi ni kekere yi tin se odun mere lana o wa buya re gbo bayi ni arakore tin se fun je won wa se wadi o je on kan ti o buruju fun oni yi ki o fun mu okorin lipalipa o je on kan ti o buru je nipa idajo won wa fun won da lejo ti alo imo yi yo gbe ni lemo fun odun medogun gbako gege bi ohun tari gbo ni ojo ana ni ile dajo nla ti ilu paraku lati wa lo si bi ipari awon iroyin ti ase tojo eteni ni mo lati fi to aneti pelu ajo tamo si Ahmed ohun moju to awon ogun oyinbo ge ninu awon ikun omo jade gege bi ikede pe opo lari awon ewe ti won fi mbora ni won lati yo ko lori ate patapata won gbono ta ni gbogbo le bi ne mo lati be lati asuko yi lo titi fi lo tori pe o n baje ara awon omo iyan to n da ogbo si won lara abi o n aisan tan pe ni cancer lo n da si awon iyan lara won ri pe ni olede bene wa be si po lapoju ye ki won je ki gbogbo awon ewe na patapata ki won ko ko lori ate lori tita yen lo je ohun kan ti a ri gbo sugbon kan lari awon arabirin wa ti won ta awon ogun yi awa le ni oja depo ni lu parakumbi ti a bi bawo lo se nse gba je won gbo iroyin yi bawo ni o se je lokan re o wa salaye ni asiko yi pe leyin gba ti awon gbo koda o je iyalenu fun awon awon ti e nlo lati je ki won lo yawo ni ile iyawo lati fi sowo ni je leyin gba ti awon gbo pe won to ni to ogun yen mo o je iyalenu fun awon tori pe lati gba ti awon eyan gbo ohun yi won to wa sodo won lati ra ogun yi mo won ni won ti se wadi kakiri gbogbo yi to je pe ibi ti won o gbe
ku awon iru na ta mo si shop ko se nikan to nwa nibe lati ako si awon iru mo lati fi ra oja e lodo ti awon be gbogbo awon adipara yi bebe lo abi ohun ti won ta won koda o wa lo le patapata bawo ni awon si le se lati je ki won san owo fun awon ile iyawo oje ibanujo kan je ki ijoba olode wa ki orojile si awon to fun awon ni ojo die kun ki awon fi je ki won ta gbogbo awon eto me lodo ti awon ki won le fi san owo fun awon ile iyawo bi ko ba je be won da gbese lati gba na lo arabi na se lalaye ni asiko pe ohun tun lo ni ajumo lati lo ra awon ewe na je ohun wa ni shop ti ohun ni pe won ba fun awon ni ojo mi lokan je yo je idunu fun awon lati je ki won fi ta e to kun won tun ra omiran mo awon si wa ona miran lati je ki won fi le fi ma se awon owo won je enu ti oluwa ti la oni dandan ni ki enu na ki ori ohun to ki ti o gba ninu re ki fi lo ninu ikun ebi oni pa awon ṣugbọn awon bere ki won ronu jile si ohun ifun awon lati ri ona abayori beni ajo na ta mo si Ahmed ohun na o wa fun number kan ti e ba ri enikan to nta awon ogun yibo yi ti a fi nbora yi e le pe ero ta mo si 01 51 20 98 15 abi ke lo lori ero won ta mo si sit lati fi je ki e fi esusu won ibi ni a o mu awon oroyin tojo ti ni gunle mo ki pe ku asiko wa nje mo se alaye lori ile idajo lati mo si create to da eni wa won biro ta mo tin se asofin e buke sumela e suno won da lejo ti o gbeni lewon fun odun marun ti o san owo bi egbarun ma wa po ta mo si 2 million awon salaye bakana lori egbe oselu owo yo ta mo se fcb ti won faram hon ara won hani ojo abameta to koja fi pe awon fe ro mo egbe oselu ori alefa eyi ti se arakore wa kemi seba won sun ojo idajo re lo si iwaju ati opolopo awon ti won se idajo fun nilu parakunbi ti won gbe ni ile itubu bakana eyi ta wa fi keyin awon iroyin ti asan ojo ini lo je igbese ijo ajo ta mo si Ahmed ti o ko opolopo awon ewe ti a fi nbora bi ko agbodun ta mo ni ulede wa je ibi ni a mu iroyin ti asan ojo ti ni gunle mo ki pe ku asiko wa oruko etemi omo yo won bi o ta mo si Michel Dosumu alagba ti a mo si Castro agbaka agbaka je awon ni won be ni orero fun wa ipade wa ni ale ni agumosan kojo ese jumedogun iriko mo ba wa gbe o digba die

0: ọ̀nà ìṣẹ̀hùn jẹ́ ó tẹ̀síwájú a kì í àwọn àǹtí wa tí wọ́n bẹ ní ẹ̀bà òsínbí àǹtí ẹ̀kalẹ́ ẹ̀kú ọjọ́ méjì ẹ̀fún wa ní orúkọ yín. Agbẹ́ dada.
1: Ọlágùjù Kẹ́hìndé.
0: Ọlábùlù.
1: Ọlágùjù Kẹ́hìndé.
0: Kẹ́hìndé.
1: Yes sir.
0: Ọ̀dà ìkábọ̀. Ọ̀dà yẹn ní ẹ̀bá òsínbí kí ló orúkọ arábìnrin wa.
2: Orúkọ tèmi ni Collector Ogan Àríkẹ́.
0: Àríkẹ́.
2: Àríkẹ́.
0: Tó ẹ ṣeun ẹ kábọ̀.
2: Yes a dúpẹ́.
0: Ẹ kú ìgbélárugẹ àwọn àṣà wa. Ọ̀dà bọ̀dá wa jẹ́ ètí a mọ̀ sí akọni gidi jẹ́ kí orúkọ ẹ sọ fún wa.
3: Gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú orúkọ mi ni Ọlágùjù Adéyẹmí Ìràwẹ̀mí.
0: Ọlágùjù.
3: Ìràwẹ̀mí Ọlágùjù. Ìràwọ̀ ẹ̀mí.
0: Ìràwọ̀.
3: Ẹ̀mí.
0: Ẹ̀mí.
3: Yes sir.
0: Àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun jẹ́ a ó tẹ̀síwájú lórí àwọn ètò yìí gẹ́gẹ́ bí ẹ̀sìn rí gbọ́. Àwọn tí a gbà ní ọjọ́ ètè ní bọ́dá wa jẹ́ tí wọ́n bá wa sọ̀rọ̀ ní ẹ̀sìnkò yìí Ọlágùjù Ìràwọ̀ Ẹ̀mí.
3: Yes sir.
0: Iṣẹ́ kí ni ṣe nílùú Paraku?
3: Mò ń kọ́sẹ́ ní iṣẹ́ rẹ́díóník mò ń kọ́.
0: Iṣẹ́ rẹ́díóník lẹ́ ń ṣe.
3: Yes sir.
0: Ẹ lẹ́ ń tún àwọn ẹ̀rọ ṣe amáwòmáwòrán àbí àwọn rédíò àbí àwọn tẹ́lẹ̀tẹ́lì.
3: Yes sir.
0: Ẹ ń pè ní plasma.
3: Àti gbogbo ohun tá a fi ń sọ̀rọ̀ ẹni iṣẹ́ wa náà ni.
0: Àbí.
3: Yes sir.
0: Ọ̀dà ìkábọ̀.
3: Yes sir, dúpẹ́.
0: Ọ̀dà mo rí pé ẹ jẹ́ ọ̀kan lára àwọn akọrin tí ẹ bẹ̀rẹ̀ sí kọrin láti ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí kọrin torí oni tí a lù lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ni ẹ ṣe kọ́ni.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Láti ìgbà wo ti bẹ̀rẹ̀ sí orinkun Ọlágùjù.
3: Kásá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó dá wa sí. Torí pé orin tí mò ń kọ yẹn ọ jẹ́ nǹkan tí mo yẹ mi gan lẹ́nu.
0: Àbí.
3: Torí ògo tọ́lọ́run ọba fi fún mi ni. So that láti ìgbà tí mo ti wà ní ilé kẹfà
0: ni mo ẹ̀kọ́.
3: Yes sir. Ni mo ti ń kọ orin díẹ̀díẹ̀ bọ̀ wá.
0: O ti lo àwọn agolo tó ń kọrin.
3: Yes sir. Ìwọ̀n àgbà tọ́lọ́run ọba wá fún mi ní orí ọ̀fẹ́. Mo ti ń ṣe gbogbo agbára láti bí ọjọ́ tó ti pẹ́ díẹ̀ láti fi gbé orin jáde nínú álbọ̀mù kí gbogbo àgbáyé gbọ́. Ṣùgbọ́n gbogbo ìgbà yẹn kò sí orí ọ̀fẹ́ àbí kò sí àǹfààní àti lè gbé jáde. Ṣùgbọ́n mo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé ti ọdún tí mo gbé jáde ó ṣe é ṣe ó ṣe ojú mi. Ọdún méjìlá ni mo ní kó tó di pé ń bẹ̀rẹ̀ sí ní kọ orin.
0: Ọdún méjìlá.
3: Yes sir.
0: Mo bẹ̀rẹ̀ sí orinkun.
3: Yes sir.
0: Àdúpẹ́ jẹ́ ẹ̀bùn Ọlọ́run ni.
3: Dada.
0: Àdúpẹ́. Ẹ ṣeun jẹ́ bóyá kí a tó tẹ̀síwájú lórí àwọn ìbéèrè tó kù.
3: Yes.
0: Bẹ́ẹ̀ni báyà ní orin kékeré kan tí ẹ lè fi dá wa lára yá. Àwọn fún àwọn tí wọ́n ń gbọ́ wa.
3: Ok, kò sí problem kan.
4: Kí wọ́n máa pa náà ògo mi ẹni tí.

0: ọdá ìṣeun àwọn abí ọmọ àní fojú sunkún ọmọ nítòótọ́ kẹsí àmì àṣẹ ìdùmọ̀dé kẹfí wọ́rí àdúrà ńlá ni tí wọ́n sì ní orin jẹ́ àdúrà méjì ló jẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lókè orin tí ẹ ń kun orin láti fi yan ọlọ́run lógo àbí ẹ tún ń kọrin àwọn àṣà ìbílẹ̀ díẹ̀díẹ̀ tí ẹni láti ṣe láláyè fún wa.
1: Bí àwọn orin tí mò ń kọ ni orin tí mò ń kọ láti fi yan ọlọ́run ọba lógo ni so that orin èmi ni àwọn orin ìbílẹ̀ yẹn mo mọ àwọn ọ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n mi tí good bó ṣe yẹ nínú àwọn orin ìbílẹ̀ ṣùgbọ́n nínú orin pé ká máa yan ọlọ́run kìí ṣe irú orin tẹ gbé wá kò sí irú orin yẹn tẹ gbé wá tí ọlọ́run fún wa ní ìrọ̀fẹ́ àti lè kọ́ jáde fún yín so that bó ṣe jẹ́ nìyẹn.
0: Ọ̀dà ẹ tún láǹfààní láti ẹ ní àwọn oríkì mélòó kan tí ẹ lè kì díẹ̀ fún wa lórí pé àbí.
1: Yes sir. Ẹ ṣeun sir. Ọlọ́run á jẹ́ kẹ́pẹ́ fún wa. Gẹ́gẹ́ bí àwọn ìbéèrè oríkì tẹ béèrè wá mo fẹ́ kí àwọn dádì mi kan tí wọ́n jẹ́ bí ọlọ́run fún mi nílé ayé máa sọ so that àwọn sì gbẹ ní ìlú ìgbòho ta mọ̀ sí bàbá wa joseph ìdíkúnlé adéríbigbé yes so that mo máa kì wọ́n díẹ̀ kẹ́ máa gbọ́ oríkì wọn. ọmọ saki nílé ògùn ọ̀rọ̀ òkè àgbẹ̀dẹ wọn rọ bàtà ẹsẹ̀ àjèjì kí n bá ní dásàbà rí tẹrù tọmọ nípò ológun ológun òní kéré àsábà yóò ní kọjá o àgbò dúdú ni bàbá yín fi pa sábà ní ewúrẹ́ dúdú ni bàbá yín fi polókun bíjọba dijọ́ eré kájọ sáré pa sábà rí bíjọba dijọ́ ogun kájọ sáré polókun bá mi ìbíkúnlẹ̀ adéríbigbé àgbàlá tí ń jámọ̀ láyà àgbàlá ìbíkúnlẹ̀ ìjókòó bàbá ìlòmíràn lọ ẹni ẹ bá rí ẹbí àwọn ọlọmọ àpẹta pàràpà tó para rẹ lájúbà wọn para wọn láyò ìgbà tí wọn kó bàbá ẹyin tí ó mú ọlọrun ìbíkúnlẹ adéríbigbé bóòkú lógún ọdún bàbá ẹnìkan ò lè gbé ọsìn ẹ ó mọ bẹ ọbẹ níbẹ sùn. so that nínú àwọn oríkì wọn díẹ ni mo kà ní torí ọjọ wa.
0: ọ̀dà jẹ́ àbádùn yín gidigidi wọn ní ṣókí lọ́bẹ̀ oge àlè wí gbogbo rẹ̀ tán ní ọjọ́ yìí ní àwọn arábìnrin wa tí wọ́n bá wa gbìnrin tí ohun fẹ́lẹ́fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí arábìnrin wa tí wọ́n àríkẹ́ iṣẹ́ kílẹ̀ yìí sí nílùú paraku.
2: Iṣẹ́ pharmacy ni mo kọ́.
0: Ẹ̀ta àwọn oògùn òyìnbó.
2: Yes.
0: Nílùú paraku ń bí àbí.
2: Ní kútọ́run ni mo kọ́.
0: Ní kútọ́run lẹ kọ́.
2: Yes.
0: Tó ẹ ṣeun ẹ kábọ̀ jẹ́ ẹ fún olùwàkú fún aláṣọ ní kí a sí ilé kan kí a gba ẹ̀yìn náà níbẹ̀.
2: Àbí.
0: Ọ̀dà arábìnrin wa kẹ́hìndé kọ́ lẹ wí àbí.
3: Yes sir.
0: Ẹ bá gbọ́ sókè díẹ̀.

0: àwọn bàbá àwọn ìyá àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n ẹ láǹfààní láti tìwà lẹ́yìn lórí ètò yìí tá ti ń bá lọ ẹ láǹfààní láti pè wá wọlé lórí ẹ̀rọ wa tá mọ̀ sí 01-44-20-44-44 bí ẹ bá fẹ́ dá sétò wa àwà lórí àwọn àṣà wa nítorí pé ẹ rí àwọn ọ̀dọ́ tí wọ́n dìde tí wọ́n ní ẹ̀bù orin tí wọ́n fi ń gbé olúwaga tí wọ́n sì ń kí àwọn ìdílé àwọn ibi tara ẹ jẹ́ kí a máa gbé wọn lárugẹ olúwa lódùmarè kó pé ọmọ wọn sókè kí wọ́n nílọ síwájú
1: arákùnrin wa jẹ́
0: ọlágójú
2: wọ́n
0: bá sì pé ní ọjọ́ ìní mo bá ní ìgbéyàwó bí mo bá pè yín ǹjẹ́ ẹ lè bá mi ṣeré àbí mo bá ní ohun tó hànra wa lè jẹ́ ọ̀fọ̀ torí pé kò sí ìrètí àní tí búburú òní tẹ̀lé tó bá jẹ́ ayẹyẹ kan ǹjẹ́ wọ́n lè pè yín pé ọlágójú ọbàmì ṣeré ó lè ṣeéṣe àbí kò lè ṣeéṣe.
2: ẹ ṣeun sir pẹ̀lú àṣẹ ọlọ́run.
3: olódùmarè yóò jẹ́ kí yóò ṣeéṣe torí mo máa ń sọ ọ̀rọ̀ kan nígbà gbogbo pé kò sí ẹ̀bù tí ọlọ́run bá yọ̀ǹda fún yìnyín àfàìmọ̀ tí èèyàn bá fẹ́ lò ó gbogbo etí ti ń gbọ́ mi lágbára ọlọ́run wọn ní fòkú ọmọ ká yín mọ́lé.
0: àmì.
3: yes sir ó possible. àyè ń bẹ kò sí gbogbo ìnáwó tẹni tẹ bá pe èmi ọmọ yín pẹ̀lú ògùn ọlọ́run máa farahàn láti bá yín ṣe.
0: padà jẹ́ ẹ ti dọ́gba fún gbogbo ẹ̀yìn tí gbogbo àwọn tí wọ́n lè pè yín pé kí ẹ bá wọn ṣe ayẹyẹ àjọ̀dún ìbí ni àbí wọ́n ń ṣe ìgbéyàwó ni àbí wọ́n ń fẹ́ sí ìyá àbí bàbá jẹ́ tí wọ́n bá pè yín ẹ dọ́gba láti dá wọn lóhùn ọ̀dà ẹ̀sìn wọn bá ti yá kí a tó parí ètò ìbáyà á fún wọn ní nẹ́mbà yìí tí wọ́n lè máa mú pè yín.
2: ẹ ṣeun sir.
0: ọ̀dà nínú kí ni ohun tí ó wù yín lórí ọlágójú tí ẹ bẹ̀rẹ̀ sí orin kun tí kí ni ohun tí ó jẹ́ ìwúrí fún yín ìbò lẹ fẹ́ dé inú orin tí ẹ ń kun yìí tí ẹ lè láti wí fún wa.
3: ọlọ́run ràn wá lọ́wọ́.
0: àmì.
3: nípa ìbéèrè tẹ béèrè wa ohun tó wù mí lórí tí mo máa fi ń kọ orin ni wípé nígbà tí mo ti ní bí ọdún mẹ́fà sí méje ni mo ti láìkì orin ṣùgbọ́n gbogbo ìgbà yẹn tí n bá ń kọrin lọ tí n bá ráwọn yẹn bá ń kọjá àbí tí n bá dé láàrin àwọn èèyàn ìmọ̀ ń dákẹ́ torí ìmọ̀ ń gẹ̀kẹ́ tí wọ́n
0: jẹ́ ìtìjú fún ọ
3: òun nìyẹn ìmọ̀ ń jẹ́ ìtìjú fún mi. yes sir bí mo ṣe wá sọ ṣáájú nígbà tí mo wá ní bí ọdún méjìlá ìgbà yẹn ni mo bẹ̀rẹ̀ sí ní try àti lè máa fi kọ orin.
0: níwájú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn.
3: kódà
0: ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn.
3: yes sir níbi tá a ti dé yìí kìí ṣe ọ̀rọ̀ ìgbéraga kò sí ẹni tẹ bá pè wá níwájú mi.
0: tí ẹ ní kọrin fún.
3: tí ẹ ní kọrin fún. so that nínú ìdílé mi ẹnì kejì mi ti ń bẹ ní apá òsì mi báyìí ìbejì mi ni ẹnì kejì mi ni.
0: ìbejì rẹ ni.
3: yes sir.
0: Ìbejì lẹ jẹ́.
3: Dáadáa.
0: Táyé kẹ́hìndé.
3: Yes sir, ìbejì ni wá. So àwọn àǹtí mi ti ń bẹ ní ẹgbẹ́ yìí àǹtí mi wọ́n jẹ́ fún mi. So that church kẹ́nẹ́ ni àjọ lọ papọ̀. So nínú ìdílé wa àwa márùn ni àwa márùn tán wá bí yẹn. Àkọ́bí wa orin ni mọ́ ń kun.
0: Àbí.
3: Orin ni mọ́ ń kun ṣùgbọ́n orin tó o máa ń kọ yẹn. Orin nínú English pẹ̀lú Yorùbá orin àwọn bíi àwọn ayé yẹn.
0: Orin àwọn ọ̀dọ́.
3: ọ̀dọ́ ẹ ṣeun sir.
0: Ìgbàlódé.
3: Yes sir. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí mo ti pinnu láti ìpìlẹ̀ wípé ní ipò tóun ò lè dé èmi pẹ̀lú ògùn ọlọ́run máa ju bẹ́ẹ̀ lọ.
0: Máa ju bẹ́ẹ̀ lọ.
3: Dáadáa pẹ̀lú ògùn ọlọ́run. So that nínú orin tí ń kọ tèmi gẹ́gẹ́ ń gbọ́ tí àwọn akọrin míì máa ń kọ tí bá lọ bí báyọ̀ ọdún kan tí mo máa ń rí òun ni ó fún mi ní ìgboyà àti lè máa fi kọrin dáadáa bí.
0: láti fi tẹ̀síwájú nínú ohun tó ń kun.
3: yẹsà láti fi máa tẹ̀síwájú. yẹsà.
0: ọ̀dà àdúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run máa lókè kò jẹ́ kí ìpinnu yín kí ọlọ́run kó gbé egòkè.
3: àmì.
0: kí ẹ lè débi ọlá ẹbí ògo.
3: àmì.
0: àdúpẹ́ ọ̀dà fún gbogbo ẹ̀yìn ìyá ẹ̀yin bàbá tẹ wà nínú ilé tẹ̀ ń gbádùn wa lọ́wọ́lọ́wọ́ báyìí tó ohun kan lè fẹ́ wí fún àbí ẹ bá béèrè lórí lórí ohun tá a ti ń bábọ̀ nípa àwọn àṣà wa àwọn ọ̀dọ́ wọ̀nyí tí wọ́n ń gbé àwọn àṣà wa lárugẹ wọn ní lẹ́yìn ìgbà tẹ bá fẹ́ tiẹ̀ ní ìgbéyàwó ni àbí sọmọ lórúkọ àbí ohun àjẹyọ̀ kan ọlágójú wọn ní àwọn ń bẹ fún yín tí ẹ bá ti pé àwọn wọn máa gbé lárugẹ fún yín eh

0: bí ẹ bá fẹ́ láǹfààní láti pè wá lórí ètò yìí àní 01 44 20 44 44 01 44 20 44 44 dẹ́fi ṣètò wa ṣé bí wọ́n bá pè ní àsìkò báyìí ọ̀làgúnjù ẹ̀yin náà ẹ ti ní irinṣẹ́ fúnra yín àbí bí wọ́n bá pè yín báwo lẹ ṣe lè ṣe gbà torí pé ọwọ́ ò tí ì tapá.
1: Nípa ìbéèrè tẹ béèrè.
0: Ẹ jẹ́ kí a gba olólùfẹ́ kan tí wọ́n ń pè lórí ètò wa.
1: Yes sir.
0: Ẹni tó ń pè wá ìkàlẹ́ o.
2: Ẹ
0: kàlẹ́ o.
2: Mo kí ni àpò
0: ìṣòro. O kí lorúkọ bàbá wa.
2: Èmi ni ọmọ yóò wòlíì gé bẹ́ẹ̀ lọmọ olúwa.
0: Wòlíì.
2: Wòlíì gé bẹ́ẹ̀ lọmọ olúwa.
0: Ọlá ọmọ olúwa.
2: Mo kí ni gan-an ẹ̀sùn ẹ̀kọ́ àgbálẹ̀ wa o. Àwọn ọmọ mi ní bẹ ní tòsí mo ń gbọ́ ọjọ́ àgbọ̀ fúrámẹ̀ ní ṣe ìyá mi lẹ́nu ó mú orí mi rú inú mi bẹ̀ dùn gan.
0: Àbí.
2: Gbogbo ìlú sọ wípé ẹni tó bá fẹ́ ní Ísírẹ́lì òun gan yóò rí ire gbà.
0: Bẹ́ẹ̀ni.
2: Mo ń gbọ́ ohun rẹ̀ bí òun náà bá ti gbó yóò ti mọ bàbá tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ọba mi ti wọ̀n gan ọlọ́run yóò mú ọgùn kí àgbà.
0: Àmì.
2: Oníwálẹ̀ láéláé òkè òkè lẹ́yẹ̀ ń fọ̀n.
0: Bẹ́ẹ̀ni.
2: Lókè ni ó máa wà mo sì gbàdúrà fún ilé iṣẹ́ yín. Ẹ máa tẹ̀síwájú o.
0: Àṣẹ.
2: Ẹ gbà yín lágbára ogun ọlọ́ ẹ ní ti ọ̀rọ̀ sọ.
0: Àmì lórúkọ Jésù.
2: Mo gbọ́ fúrámù inú mi dùn gan-an inú mi dùn èyí lè sọ bí nù. Nígbà tí ọmọ tó tara mi jáde báyìí ló wà níwájú yín.
0: Ìdùnnú ńlá ni ayọ̀ ńlá ni.
2: Inú mi dùn gan-an.
0: Láàmú àgbàdúrà fún kí wọ́n rí òkè.
2: Àánú yóò fọ̀ àánú fọ̀.
0: Àmì.
2: Ọmọ ibi Ọlọ́run ọba aláàánú ni.
0: Bẹ́ẹ̀ni.
2: Ìtọ́ náà bá ti ṣe nínú ayé ènìyàn ẹnì kí o lè yẹ.
0: Kò sí.
2: Àwọn àgbà bọ̀ wọn ní ènìyàn lè fọwọ́ agbókẹ́yìn ṣùgbọ́n wọn ò ní jí lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni o.
2: Ibi tí olú amúwa lọ amúwa débẹ̀ ni.
0: Àmì.
2: Kọ́ńtàṣì pẹ̀lẹ́ wọ́n sì máa ṣẹ̀ríba fún gbogbo àgbàlagbà.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹni tó bá fẹ́ dàgbà yóò ṣe kí ni yóò tẹ ìbá fún àgbà.
0: Bẹ́ẹ̀ni. Yóò ní ìrẹ̀lẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Pẹ̀lú sùúrù.
2: Ọlọ́run mọ̀ tí ó mọ débi tí wọ́n lọ o.
0: Àní o.
2: Mo kí gbogbo ẹ̀yàn ọmọ mi ń bẹ̀ ni o, mo kí o.
1: Ẹ ṣe ń sà.
3: Ẹ ṣe ń sà.
2: Ẹ ṣe o.
0: Ẹ dà àdúgbò àbábá.
2: Ẹ ṣe ń sà.
0: Ẹ ṣeun. Ó dà mọ́ ń bọ̀rọ̀ bọ̀ alàgbà jẹ́ ọ̀làgúnjù.
1: Yes sir.
0: Ẹlòmíràn ti ń bẹ lórí tó bá tí wọ́n ń pè wá wọlé.
1: Ok.
0: Ẹ jẹ́ kí a rí wọn gbà. Olólùfẹ́ tí wọ́n ń pè wá ìkàlẹ́ o.
4: Asọ́lá
0: ẹ̀ka bọ̀ o.
4: Ọlọ́run yẹ kọ́ ọ̀ṣà o.
0: Àbí o.
4: Ọlọ́run ló tóbi ọ̀ṣẹ́ra fún o.
1: Àmì.
4: Ọlọ́run jẹ́ ẹ̀mọ̀ lọ adùn ni.
1: Àmì.
4: Ẹ dábẹ́ mọ́ ìgbìmọ̀ yá ti fi yín fa. Ṣé ń bẹ náà bí bèlì yìí pé ìyàwó èèyàn tọ́ba ní kọ́mọ lọ ṣẹ́ra fún o. Kọ́mọ lọ kọ́mọ délé kọ́mọ pàṣẹ fún lé. Kọ́tọ́mọ lórí fún un. Ǹjẹ́ tọ́ba ní kọ́mọ sí kọ́mọ sí. Tọ́ja.
0: Bọ́dá bá bọ́dá bélò. Bọ́dá bá bélò.
4: Ọkọ̀ bá lọ pé kí àwọn ọmọ lọ ṣọ́ọ̀ṣì tí àwọn ń lọ tí a tọ́ àlérí pé mami ti dágì tí kò mọ́ ọ́sọ́ gíláàsì tí àwọn ọmọ ẹgbẹ́ nǹkan tó bá ní.
0: Bọ́dá bá bélò bí ẹ bá tún wa pè ó dá torí pé ohun tí a fi sórí àtẹ kọ́lẹ́ tí ń bá bọ̀ yẹn jẹ́ kí a tọ̀nà ohun tí a fi sórí àtẹ bí ẹ bá fẹ́ sọ̀rọ̀ lórí àwọn ìjọ ó yàtọ̀ sí àwọn ètò akọni ètò orinlagbé wa ní ọjọ́ ètè ní ẹ̀yẹ wa bí ẹ bá ní ẹni tó wà níwájú wa ọlágúnjù kì í ṣe pásítọ̀ pásítọ̀ ìjọkọ ni wọ́n jẹ́ àbí akọni ni wọ́n jẹ́ tí wọ́n ní olúwa lógo wọ́n ní àwọn sì dọ́gba fún gbogbo àwọn tí ẹ ní àjẹyọ̀ láti pè wọ́n wọlé kí wọ́n bá ń ṣe ayẹyẹ ṣùgbọ́n èyí tí ẹ ń béèrè ẹ jẹ́ ẹ lọ kí ẹ rí ọ̀gá ìjọ kan tí ó yẹ kí ẹ fi lọ yóò fún ilé sí tó da bí ọba jẹ́ bẹ́ẹ̀ ayò nílé tó wá kí a fi ṣe ohun tí ohun tí ẹ béèrè yìí kí a fi dá ẹ lóhùn ẹ jẹ́ kí a tẹ̀síwájú lórí ètò àròyìn tá a ti máa bọ̀ ọ̀dà ọ̀làgúnjù
1: gẹ́gẹ́
0: bí ohun tá a ti máa bọ̀
1: yes
0: ǹjẹ́ ẹ ní irinṣẹ́ tí ẹ lè máa fún gba nígbà tí wọ́n bá pè yín kí ẹ lò wà bí irinṣẹ́ títò yín fún àwọn tí wọ́n gbọ́ wa.
1: Ẹ ṣeun sá ọlọ́run máa ràn wá lọ́wọ́ sá.
0: Àmì.
1: Gẹ́gẹ́ bí àwọn ìbéèrè tẹ béèrè wa nípa irinṣẹ́. Ọlọ́run ò tí fún ní ọrọ̀ ọ̀fẹ́ àti lè ní àwọn ìṣe ni. Ṣùgbọ́n tí báyá bí òde kan bá jáde wá àbí tí bá ní prógrámù kan ibi tí máa ti ra àwọn iṣẹ́
0: ìnífẹ̀kùn
1: pẹ̀lú ògùn ọlọ́run.
0: Ọ̀dà jẹ́ kí agbẹ̀rún olùfẹ́ àti wọn ń pè wá. Ẹ̀kálẹ́ o.
4: Ẹ̀kálẹ́
0: o. Kí lorúkọ wa?
1: Tìjáni
4: Látífù ní sọ̀rọ̀.
0: Mọ̀dá tìjáni. À ń gbọ́ yín o.
4: Ami. Ọlọ́run jẹ́ kí wọ́n máa gòkè
0: o. Ami o.
4: Àní dá àmọ́ lé yín o.
1: Ami.
4: Òun ni mo ní kí n wà.
0: Mọ̀dá wa tìjáni.
4: Nípa ọ̀rọ̀ tẹ sọ. Àtẹ̀yìn jẹ ẹgbẹ́ wa ń bẹ̀. Àti gbogbo wa lápapọ̀ á fi gbé sókè.
0: Ọ̀dà.
4: Kọ́lọ́run rẹ̀ wá lọ́wọ́.
0: Ami.
4: Ọ̀dà ó dìgbà díẹ̀ rẹ̀
0: jẹun. Ẹ ṣeun ó dìgbà díẹ̀ mọ̀dá wa tìjáni. Ọ̀dà dúpẹ́ lọ́wọ́ yín. Ọ̀dà ti ń bọ̀rọ̀ bọ̀ mọ̀dá wa. Ẹni bí àwọn èèyàn bá pè yín. Pé ẹ lè ṣakitiyan láti jẹ́ kí ẹ rérò àbí àwọn èlò tẹ lè lò níbẹ̀ tí ẹ lè lọ yá. Ó olólùfẹ́ ká ti ń bẹ lórí làwọn ẹni tó gbọ̀ wá ẹ̀ka lé o sàlámà lẹ́gbẹ̀ẹ́ ẹni tó gbọ̀. Ẹ̀ka lé o.
4: Ọlọ́run ní rẹ̀ ńlẹ̀.
0: Àmì.
4: Ọlọ́run ọjà náà jù bàbá ọ̀pọ̀nà ọmọ ṣakiri ọlọ́run ọjà náà jù bàbá Sámsì lọ.
3: Àmì.
4: Wọ́n bá mọ Sámsì nísàlẹ̀ òkè. Ọmọ bàbá Sámsì rè ni. Ọmọ bàbá Sámsì ọmọ bàbá Sámsì ọ̀dá àwọn sírafu ni àbúrò bàbá àtẹ̀mí ni.
0: Ọ̀dà.
4: Àmọ́ ẹ̀ńgbẹ́ bá lè máa ló sàfún yín ọlọ́run ó gbù ọjà àti bẹ́ẹ̀ lọ.
3: Àmì.
4: Ọlọ́run ẹ̀ tí wá bẹ́ ọlọ́run fi ìrìn lọ.
3: Àmì.
4: Àmọ́ ẹ mọ sòótọ́ fáwọn ọmọ ọjọ́ yín ọ̀dọ̀là.
0: Bọ́dà alájí bẹ́ẹ̀ òjò àfáàbàṣọ lágòlèyàn ńlá tó ohun tó ka ìjọ èmi kò yé wa. Mo bá ti yá báyà ẹ̀sùn mọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀gá ìjọ àwọn àgbààgbà ìjọ àwọn alàgbà ìjọ tẹ bá ti súnmọ́ wọn òótọ́ yóò máa jáde ẹgbọ́ tó padà wá ọlágójù ọ̀dà jẹ́ gẹ́gẹ́ bí àwọn ètò ẹ̀ ní òmìnira láti sọ fún àwọn tí wọ́n ń gbọ́ àtòríkun bí ìṣẹ́jú mẹ́jọ péré kí atọ́ká ṣètò ńlẹ̀ bí ẹ bá ní òmìnira láti sọ fún àwọn tí wọ́n ń gbọ́ àbí ẹ ní orin kan àbí kínníkínní tí ẹ lè fi dá wa lára yá.
1: Ẹ ṣe mùsà. Bí àwọn ọ̀rọ̀ tẹ bá mi sọ wá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn dádì mi àti mọ́ mi tí wọ́n ń ṣe wàhálà yín lórí mi. Ọlọ́run jẹ́ kọjá sásán. Kì í ṣe ọmọ tá a bí nìkan la máa ń gèrè lórí rẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọmọ tá a bí ṣùgbọ́n tá a tọ́ a máa ń gèrè lórí rẹ̀.
0: Èrè ń bẹ lórí ẹni tọ̀hún.
1: Dáadáa Ọlọ́run a sì jẹ́ kẹjì rè mi. Mo sì tún dúpẹ́ lọ́wọ́ dádì mi dáadáa ti gbọ́dọ̀ pè wọ́n ní ọ̀gá mi torí ti máa jẹ́ pé wọ́n lọ́gá mi gangan ọwọ́ dàbí ká sọ pé èèyàn sore fẹ́yàn èèyàn ọmọ rírì oore ni.
0: Àbí.
1: Lọ́wọ́ dádì mi dáadáa tí mo fi orúkọ wọn pè wọ́n àwọn ni Tìjáni Látífù tí wọ́n sọ̀rọ̀ nísinsìnyí.
0: Ẹ dé nìkì.
1: Yes.
0: Ọ̀dà ẹ jẹ́ kí a gba olólùfẹ́ kan tí wọ́n bẹ lórí tó ẹ̀ka lẹ́. Àlọ́ ẹ̀ka lẹ́ o.
5: Ẹ̀ka lẹ́ o.
0: Kí ló orúkọ yá wa?
5: Hello.
0: À ń gbọ́ yín kí ló orúkọ yín?
5: Isa Rati Atemi.
0: Sara.
5: Ìyàwó ẹ̀ ká ẹ̀sìn mò ń kọ ẹ̀ ń jẹ.
0: Ẹ gbàgbé orúkọ rẹ̀. Àbí ìyàwó rẹ̀ mú.
5: Ọmọ ènìyàn mo ti ń kọrin ní wí káyè.
0: Ẹ dáwọ́ lóhùn.
1: Yes, my God.
5: Ok, ìyàwó Tìjáni Látífù ni mí.
0: Ìyàwó Tìjáni Látífù.
5: Ìyá Mubaraka.
0: Ìyá ọlọ́bẹ̀ dídùn ọlọ́bẹ̀ dídùn.
5: Ọmọ mi wá ni.
0: Ẹ ṣe káàbọ̀.
5: Ọlọ́run bẹ́ẹ̀ ni. Ọlọ́run ràn yín lọ́wọ́ o.
3: Àmì.
5: Ó gòkè jù bẹ́ẹ̀ lọ.
3: Àmì.
5: Ìyá kọ́ jẹ inú rẹ̀, bàbá kọ́ jẹ inú rẹ̀.
3: Àmì.
0: Àwọn ẹbí ìlú náà kọ́ jẹ inú rẹ̀.
1: Àmì.
5: Àníkà
0: sí
5: náà
0: ni. Ọ̀dà ọ̀dà wa ẹ ti ń bọ̀rọ̀ bọ̀.
1: Yes. Bí àwọn ọ̀rọ̀ tí n ti sọ wá. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ dádì mi dáadáa torí àwọn gẹ ìbejì ni wọ́n ọ̀gá mi kejì àwọn ni Emmanuel tí mo fi ọ̀hún dá orúkọ tiwọn.
0: Olúwa ń bẹ pẹ̀lú wa.
1: Yes, dáadáa ìtumọ̀ rẹ̀ nìyẹn. So that àwọn gẹ mi lè pè wọ́n ní ọ̀gá mi bàbá ni màá pè wọ́n àti pé ẹnì kejì mi náà ni wọ́n jẹ́.
0: Àbí.
1: Oh, yes, mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé tẹ fi àsìkò yìí tẹ fi jókòó tẹ fi ń gbọ́ oro temi omo yaburo yin so wa olorun ni je ki tin na di fun mi
0: amen amen
1: yes e seun gan mo dupe mo tun ki eyin baba mi julo te fi di beti beta be pe mi wa ni bi bi se yin leni pelu ogo olorun je ko ma tesi waju
3: amen amen
1: ise ti esu ti pari olorun ni je ko ya waju yin
3: amen
1: e seun sa
0: oda si wa fasiko ki alaji ti mo mele bayin lohun ni e ba le se yin aki won ti won ta won won asabi won asabi le eje ki agbon lo nse to n pelu to wa en to pe ai kale o
4: ah kale o
0: mo baba ki loruko wa
4: ah Aziz Aziz Isa ni
0: Isa
4: mo na Aziz Isa ni
0: Aziz Isa
4: eni
0: an gbo yin o
4: ah mo yan ni mo ni tin ti wa
0: o da
4: a mo to ko yin eh
0: Taye. Oh, da wonu.
1: Sa?
4: Mo ni taye ni mo ni ki ti wa.
1: Okay, e seun sa.
4: Eh, ko lo npa ba ka si.
1: Ami ami ami.
4: O lo je go ke gi da lo.
3: Ami.
4: O lo ngo ti bubu wa.
1: Ami ami.
4: E se le a da ron.
0: E seun. A de pe e kwa ye si. O da gegege bi awon eto. Baba wa pelu awon mo yin bon boya ni oni kekere kan to ya ele kun fun wa die ki a fi tesi waju tori pe won ni ninu ise na mu ni lole won ba te je kekere kan ti e ranti won ba je oni sosi abi oni kan ti e fi ki dile kan
1: okay e seun sa e dakun e fun ni ise bi pe so mo fe se awon alayoro kan die e mo pe awa t'olorun baba fun ni oro fi ati le ri ojo oni ke si agbara wa ke si ogun ori wa
0: beni
1: sugbon anu ati ori ofe la ri gba
0: beni
1: opolopo eniyan
0: won fe ri ojo oni
1: ti won ri mo
0: egan ko sugbon ori ko lu aga ni
1: dada so awa ta wa laye ta wa laye yen ori ofe la ri gba ni waju olorun oba
0: beni
1: kele be je so fun mi orin re ni mo fe gbe jade fun gbogbo le ki won gbo
0: ara e je ki agba en to me lori la olufe ton ko e kale
5: ẹ ẹ kalẹ o
0: ẹ kalẹ ki loruko aya wa
5: a ku gbogbo eto
0: o
5: lagba olorun je o da fun lagba olorun
0: ami ki loruko yin
5: oruko mi ni ajiba rabiatu
0: lati bo
5: lati paraku asuruga
0: o da
5: tori eto ta n gbe ni inu wa dun tori ẹni mo ni ki n ki ẹ peto
0: ẹ seun ya wa ajiba
5: o ma tẹsiwaju
3: ami
5: o da o digba
0: ẹ seun
3: ẹ seun
0: ma dupe lọwọ yin oda e tesiwaju boda wa tori pe kun seju meta
1: mo wa dupe ore atodun mo wa dupe
3: osu mo wa dupe